0: se bhgéisteach le RT radio na gaiisteachta.
1: Tá sé bhgéisteach le scó an deirdín go chréile ar RT radio na gaiisteachta inis an chlár cuideachta ceol a chuid a láthraigh Evelyn de Wallis.
2: Gomenni diolch i ber maitin ag swyr gaid falti stech ag a glor cwydach da cwyl, lymsa Evelyn Zwalish, bai rawis as cwyl agus oran am yn sib gomeisha chwg nymed gan hynig. Pys a olin cwyl ar a glor siach, a chrystus lish a glor gwn ar maitin inia.